0: ọgbọ́n tá a fẹ́ dá sí òní ọlọ́run kì í kọ àdúrà ọpẹ gbogbo èèyàn tẹ́wọ́ síwájú kí ẹ̀mí mímọ́ kọ gba ọpẹ èmi àti ẹ in the name of Jesus Christ bá a ṣe ra ń bá a bọ̀ díẹ̀ ẹ̀yin àyànfẹ́ kinní kan dá mi lójú ẹnìkan ní kinní nǹkan yẹn n tó dá mi lójú ni pé àdúrà yóò gbà lónìí òní yìí lọ́jọ́ wednesday àdúrà kejì tí ọlọ́run kì í kọ́ ni àdúrà fún ìdáríjì ẹ̀ṣẹ̀ so lè kúnlẹ̀ kí n gbàdúrà ọlọ́run wo bí gbogbo àwọn ọmọ rẹ ṣe kúnlẹ̀ nínú studio wo bá a ṣe kúnlẹ̀ ní gbogbo ibi tá a wà gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní jesus city ẹ̀yin náà kúnlẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé ọlọ́run tó sọ ni pé bí wọ́n bá ń sàmì ẹ̀ṣẹ̀ oní kò sí ẹni tó lè dúró oní ṣùgbọ́n ìdáríjì ń bẹ lọ́dọ̀ rẹ kálíbà máa bẹ̀rù ẹ gbogbo ẹni tó ń tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ lónìí ọjọ́ àánú ọlọ́run dáríjì agbára ọlọ́run kọ́ dáríjì o ajẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa níwájú àní padà sínú ẹ̀mọ́ gbogbo èèyàn kígbe bàbá dáríjì mi wọ́n jẹ́ ń padà sínú ẹbí mi mọ́ mi ò ní padà sínú ẹ̀mọ́ sàánú mi ọlọ́run dárí ẹ̀ṣẹ̀ mi jì mí ọba ẹlẹ́jẹ̀ pẹ̀ṣẹ̀ rẹ pa ẹ̀ṣẹ̀ mi rẹ wẹ̀mí ní àwẹ̀ mọ́ èmi ó sì fún fojú ẹ̀gbọ́n wúlọ jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ kó ṣiṣẹ́ ìtúsílẹ̀ nínú ayé mi ògo ni fún ọ jésù olúwa wa ẹ wá gbọ́ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run káàkiri àgbálá ayé àdúrà kẹta tí ọlọ́run kì í kọ̀ ẹ dìde òní àdúrà fún àánú ṣé ẹ rẹ́ ń tọ́ bá ní testimony ẹni tọ́ ra àánú gbà ni bó o bá lè fòókè lẹ́ẹ̀mejì bí olúwa ṣe ń fẹ́ tí ẹ̀mí ẹ̀ bẹ láyè wàá ra àánú gbà in the name of Jesus Christ ẹ kígbe ẹni màá ra àánú gbà níbo lẹ ti ń gbòmí ó ní láàrin ọdún ni màá sọ iṣẹ́ mi jí nígbà tí n bá ń bínú màá sì rántí àánú àánú àmọ́ pègún rẹ àánú àmọ́ pẹ̀ṣẹ̀ rẹ àánú àmọ́ pamájẹ̀mú ó máa ń ṣògo lórí ìdájọ́ iṣẹ́ tí àánú ṣe pọ̀ gan tọ̀ọ̀bárí tí ọlọ́run bá gbádùn ẹ lónìí àánú ló ṣiṣẹ́ yẹn o láàrin ogun lọ́gọ̀ àánú a sì mú ẹnìkan jáde ó láwọn mú kan a ó sì fi èkejì ẹ lẹ̀ òní ni 77 olúwa lòun ó sàánú àwọn ènìyàn ó tún wá bọ́ sí ọjọ́ wednesday àkọ́kọ́ nínú oṣù ẹlẹ́ẹ̀kẹwàá a ti bẹ̀rẹ̀ ìgbọ́wọ́lé méjìlá ni ẹ̀ẹ̀mejìlá ni màá gbé ọwọ́lé àwọn èèyàn lónìí báyìí nǹkan bó a ṣe yẹn kò sí pẹpẹrẹpẹ kankan kò sí ìdààmú kankan lónìí èmi àtàwọn pásítọ̀ gbogbo àwọn tó ń bẹ nínú sáfíìsì lágbọ̀wọ́lé lónìí ó ní kí n da omi 77 àti anointing oil kí n fi gbọ́wọ́lé gbogbo èèyàn ó ní láwọn èèyàn ó ní àǹfààní sí omi 77 ẹ sì mú anointing oil lọ lé ohun ọlọ́run leléyìí so ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi ẹ mọ̀ fi ṣe awẹ́ wàṣà láti ìwó ròdù ni ẹ ti wọ mọ́tò tó ń lọ sí ìkirè ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní ìyànà kò yìí ọ̀ọ́ ẹ lè wá síbi wẹ́mà yóò gbé yín lọ sí jesus city straight bẹ́ẹ̀ bá ń bọ̀ láti gbogbo ọ̀sun ẹ ní jesus city lẹ́ ń lọ bọ́ bá ti dé jesus city níbi ẹgbẹ́ ìyànà kò yìí yẹn ó ti rí mọ̀ jàlà pẹpẹ yọ pọ̀n mọ́ láàárọ̀ yìí ìsìn kan péré la sì ṣe is not going to be first or second service only one service lónìí apple sì ni gbogbo owó fi break apple méjì pẹ̀lú ẹyin méjì ohun ọlọ́run yóò bẹ̀rẹ̀ sí jáde àwẹ̀ oṣù kẹwàá yìí ó ní yóò já sí ayọ̀ wá nawọ́ yẹn méjèèjì sókè wà á dákọ̀ ẹ̀ wà á fọkọ̀ ọmọ mẹ́ẹ̀sì bàbá èmi ọ̀dẹ́kùnlé ẹ̀ pàfẹ́ràn sọ́mọ títí láyọ̀ dèbórà nínú ìsìn tòní lónìí ọjọ́ àánú jẹ̀rẹ̀ àánú gbà ọlọ́run dìde sàánú fún mi a ṣe bẹ̀bẹ̀ láàárọ̀ yìí ẹnjiníà ẹ já síde pẹ̀lú mọ̀mọ́ yìí ẹ wà wọn tí wọn ti rá àánú gbà bí ìtàn tiẹ̀ náà ṣe rí nìyẹn.
1: Praise the Lord! Orúkọ mi ni Ìyáàfin Adénọ́lá Ọmọ́hùnmí. Mo wá láti Ìjẹ́bú-òde. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbàlà ọkàn mi.
2: Nice.
1: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo mọ ìpè Ọdẹ́kùnlé Epaphras. 2008 òun ni mo ti ṣègbéyàwó.
2: 2008.
1: Gbogbo àwọn tájọ́ ṣègbéyàwó last year. Gbogbo àwọn ọmọ wọn ti wọ yunifásitì last year mo wá fi ikoro mo fi gbàdúrà pé why me.
2: Ẹni sùúrù 2008.
1: Yes sir, 17 years to be precise.
2: 17 years lẹ́tí márì.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹ bímọ ni.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Ẹ bí kankan rí.
1: Bẹ́ẹ̀ni sà. So nígbà tó wá di last year yẹn a ṣe ìpàdé àwọn tó ń wojú ọlọ́run mama pe de kan lojo yen won ni pe do gbadura ni pe k'Olorun ko change prayer request wa ni odun to nbo mo fi kan ra gbadura yen na ni last year yen baba so orisirisi pe awon eyan ma bibeji ka so won ni ire ati anu orisirisi baba se nso pe ni mo fi gbadura mo ra aso lati ni 10 years ago ti mo fi ma se prayer nile mi o mo pe aso obirin ni mo ra nigba ti mo bi toluwa lase ni mo sese mo pe aso obirin lo wa nibe
0: chai
1: aso okunrin ni mo ma pe mi o mo pe tobirin ni mo dupe lowo olorun tori pe nigba ta wa ni auditorium eyan kan gbe omo e wa awon amo kachi fun o wa bi baba se se pe ta lo fe bayi mo ko sare fo si waju apo gonjo yen tafo bo emi lowo mi mu anki yen jo yen last year alugo ojo baba so fun pe awa ta awon ojo olorun ka dobale si bi pulpit pelu omi je loju ni mo fi dobale mo so fun olorun pe to ba se lo do it I will not deny you mi o ni se to ba je pe mo se fe ki wa don ni yen ki de pada I will not deny you
0: kai
1: mo dupe to ni pe ninu ri ajo 17 years yen mi o fi ojo kan si olorun mi mo dupe nitori pe mo ke pe nigba gbogbo
0: he
1: lost a match after arugbojo ni mo taking ni march mo de bi toluwa lase ni november 27
0: onda toluwa lase omo to nje dada o re o olorun wo eleyi lowo mi me no le be bisi
1: okunrin kan si sir
0: Oba tan.
1: Ben sir.
0: Ki lo di omo odun melo ni?
1: 45.
0: Ash. Be se wi ko ri be fun yin. E ki gbe meni kan emi lokan. Next. Next. Awon ti ran anu gba niyan. Ki n to pe next. E lo mu apple meji meji. Eyin meji. E gba Oluwa gbo ni iwe mimo so. O la fi ese yin mule. Egba woli re o le o si se rere nje je mo pe ojo ti adu awon kan gba le su arrange ti won fi ni wa yo ni lo losu ti nbo esu o si se gbogbo nkan yen olorun si so pe won pin anu loni o ipele orisi nkan meje lo olorun lo won pin bo ba ti so be awa ti gbagbo awon eyan ti de Jesus City bi won na ba fe wa 8 la bere program la ro yi lagbara eni to ni aye atorun igba ti o ba si video owo ago meje osan a ti wale so lati wo road to ba nbo e wo moto to nlo si ikire ele be so kale ni yana ko yi bo ba si fe wa si bi wema o ra won ko church inu Jesus ti gangan won ja o si o so simple olorun so fun mi pe ma sa anu loni ojo anu bi ojo kan ba nbe to daju lati pade ni Jesus ti iwo ni bayi ise meji mo ma se nwema loni bo loni ni ise to ti bo soju anu an lo Jesus ti ise eyo kan isin kan pere o na la se Ito wa daju ki n to fi kun gbogbo eyan omo Olorun to fe san re majemu yin kapo ti san tele to ba tun le tun san o da gan loni kan mo kigbe sanu mi Olorun kapo ti san san o re majemu bere lati 2000 tabi ko fi sori omo re mo ni eso ta awon omo yin na eso ti won o ni ko awon ayan fe mi joje won o fi ebo ba mi da majemu ohun Olorun lo ngbo yi bi eyin ba fe ti esi gboran o le ojere ile na o re majemu la bi n se radio program to ba fe fi dasi o fe fi ran wa lowo pe eje mi na dase le ja wo nti o tele eyin te ti san to san kan si eyin to je pe ti san san ti e na loni san ta won mo re o mu nkan kan se wa fi sori e mo fe anu sanu mi je mi na loko sanu mi je mi na obi mo account number church ni ma fun yin 1966 36 38 73 1966 36 38 73 Access Bank ni Comfort Life Mission International ni o gbe jade leyin oni bayi mi oni soro re majemu mo gogo se nje t'Olorun ni final bi yin o ba wole eleleyi 2017 42 90 47 2017 42 90 47 Comfort Life Mission International lo no gbe jade First Bank anointing oil gbogbo eni to ba ni anfani lati wa nbe la fi le lowo lo fe li omi 77 omi agbara niyan o olorun si ni ka gbowo le gbogbo awon eyan Oni da omi 7-7 sinu anointing oil 7-7. Ejbi kan gbogbo eni to ba wa igbowo le wa ti bere ba se mo se lodo odun niyan. A gbowo le gbogbo awon omo Olorun. Next engineer inu mi sin dadun lawo fun ti o se. Eni kan ni eri le ngbe yes. Bi se gboyo yin ayo ti na ni. E pe lomi e je a tun gbo telomi.
3: Hallelujah sir.
0: Hallelujah o.
3: Oruko mi ni Olarunke Yusuf. Emi ni mo wa lati ko mo je omojo lori afefe. Emi ni mo give testimony ni May 7-7 ipe igba ti mo yipo sister in lomi fun o promise me 1 million lese kese o de send 500,000 pelu ilegbe kin lo fi se farming so igba to di on the 24 o send balance 500,000 yoku a de ti bere si agbe yen
0: e ti bere bayi
3: be ni bo ti wa nbi mo ya go pe ke le ri
0: ki le ngbe
3: agbado ati ege
0: legbe iya agbere o.
3: So testimony mi elekeji ni pe o ni aburo mi kan to ti promise mi lati fun mi lowo business lati 3 years ago ti mo ba de tin pe ba kan ma ni sister mi e fo kan pale so igba to ti be si ni yi mi so to yi mi so se
0: ayo kan pe mo ni
3: yo we so baba mi ti ka ma ma le olore kaakiri so mo sha face olorun sugbon fun iya lenu mi igba te wa si abule odu
0: ti mo wa ni ojo monday to lo yi oni ilopo se kan bayi
3: beni teni pe ka bere nkan kan pe orun ti si bi pe ade mo yi pe a ma ri nkan yen musa fi si waju la pe olorun o ti senu ara e so lati yo odun pe ohun ma se o nito pe baba mi ti so pa o ri je ko le se fun iya lenu mi ni ago merin koja o se pe mi ni e pe sister mi e lo wo account number yin pe ohun ti ba mi transfer owo nigba ti mo ma wo o fun mi ni 5 million June.
0: Mo so mo gbo ni mo ni oluwa ni ko to dale awon eyan mo ri owo nre o ya tan bayi ise ki le nse tele momo
3: os ni mo nse sugbon igba ti mo give testimony yen ni ma to recite tori pe se agbe mi ta wa ro ko ya ere agbe ni ma fi bere business ni be tin se owo ti de mo fe bere pharmacy and supermarket
0: nipa ka pe ise je farabale ko latan o egbon ti mo fe wi o ti oba se wi pe salary la tujo ti o fi pe yo todun melo
3: odun wo 30 years mo tin sise mi le do pe mo ni ye kan bayi la account
0: o ni lu enikan e we yu enikan to je pe owo ti won gba laarin 20 years o si gbe wa ni seju kan mo wonu jepoje mo ase iledumare lo eni to ko lato mu pe ko ran olowo teyin mejeji o ti ri na rira yin mi n ba je woli olorun ibi to ba wa oni ko yo si olojiji e wa so be n te joko ti o su ni temi mama yi ele be bere pharmacy ati supermarket ko ni run next awon ti ran anu gba niyan ki n to pe next e lo mu apple meji meji eyin meji egba oluwa gbo ni iwe mi ma so o la fi ese yin mule egba woli re o le o si serere awon eyan ti de Jesus City bi won na ba fe wa 8 la bere program la aro yi lagbare ni to ni aye atorun igba ti o ba si video owo ago meji osan a ti wale so lati wo rodu to ba nbo e wo moto to nlo si ikire ele be so kale ni yana ko yi bo ba si fe wa si bi wema o ra won ko church inu Jesus ti gangan won ja osi o so simple olon so fun mi pe ma saanu loni ojo anu bi ojo kan ba nbe to daju lati pade ni Jesus City iwo ni bayi ise meji mo ma se nwema loni but loni ni ise to ti bo soju anu an lo Jesus City ise eyo kan isin kan pere o na la se anointing oil gbogbo eni to ba ni anfani lati wa nbe la fi le lowo lo fe li omi 7-7 omi agbara niyan Olorun si ni ka gbo wole gbogbo awon eyan o ni da omi 7-7 sinu anointing oil 7-7 ejbi kan gbogbo eni to ba wa igbo wole wa ti bere ba se mo se lodo odun niyan a gbo wole gbogbo awon omo Olorun next engineer
4: oruko mi ni Alabi Zainab
0: Alabi Zainab
4: lati Ejibo
0: Ejibo nbi
4: Osun State
0: Osun
4: oko mi lo mu mi de ibi
0: se won be nbi
4: ben
0: o ye pe o
4: Alabi Abiodun
0: dia e ma bo
4: February last year lo won wa sibi
0: February la won wa sibi eyin ni Alabi Abiodun
5: Edu legbe yawo yin bayi.
4: September 7 ni mi wa si.
5: Ojo birthday mi last year. Le wa bi. Ah ah.
4: Mo wa be oyun.
5: Ki le bere?
4: Oyun.
5: Se nte wi fo Olorun, oyun le fe.
4: Moto.
5: Ati ka.
4: Olorun de se fun. O so oyun fun mi, o se ka poko mi.
5: O so oyun beyin, o se ka.
4: Iyen na lo.
5: O sun na ni. Se ti wa tele. Tele
4: 8 years.
5: Ah, ewo leyin odun mejo osu ina ni September 7 osu yen na ni ase oni pe jabo le bayi leyin eleyi e lo bibeji baba in bole kole si bole kole yin si ke pari ni 2026 etewo egbori wa next nice
0: gbogbo le ikalo tun gbo yi ora ka o tun loyin ini fi yen eleyi ni fi se lo lo mura bayi e make sure po mu apu meji meji egboran eyin meji meji interview break ni yen emi o fun yin ni anointing atomi 77 ma si gbowo le yin opportunity la ni loni ki wo po be to wo si October bayi na la mo se gbo awon kan bayi wa yin olohun e je mo fi ti mama ise lo
4: oruko mi ni Abidoye Gani ati lati ilu Iwo
5: Iwo wo loju oba
4: mo wa nitori mo wa dupe nitori tomo mi gba to pe omo odun mewa ni aisan buruku kan kan lu gba ti won so fun mi pe ogun oru lo nse gbogbo bi ti mo wa n gbe omo yen lo ilu meje ni mo ti deri
5: ilu meje
4: ni sa ti won ni ki n gbe omo yen lo lati lo se itoju re ile ti mo ti ko debi oke tori re ni mo fi ta
5: ah
4: to le se jeri wa ninu awon akorin yin ton mo pe nkan yen si omo
5: ye n pase e n ba wu ni o sami o ni ri wahala omo
4: bo se ma n se to mi o ka ibi bayi kun tele tele
5: e ka bi isi
4: be ni sa awon omo mi lo ma n wa si bi bayi o wa n so fun mi pe daddy ma n so pe eni to gun orun se pe won ma n gbadura yen pe ki njo ki je ki ba si ti ma wa mo wa ni o da o wa di 77 odun to lo mo wa so fun pe o da emi na ma tele yin leni mo wa wa mo mo mo yi lowo ibi ta ti won gbadura te wa so pe gbogbo wa eni to gba isan de bi bayi pe gbogbo isan yen ko ma kuro ni sisin yi mo wa so fun ma si ti mo ni o ya ma gbadura omo yen wa n gbadura bo se bere si ni sunkun o wa n wuko o se n bi niyan a wa jade lo sisale nbe yen o sa se bi sibe
5: o bi be
4: bo se wa bi mo wa so fun awon omo ni a olohun samu mi ebi to mo yi bi ko olohun o jo je pe nkan to wa lara re yi lo ti bi yi o mi o so ju be yen lo pa se wa dele tori laarin osu kan o kere ton yo se le merin tabi
5: ah laarin osu kan
4: be ni sa
5: won la won ti lo ilu meje ni won to wa si 77
4: o da mo ti lo si ilu to je pe won ni ka lo re ran wa ti an so omo mi ti an so eran mo lorun bayi ti an fi eko sile tan ni ti eran yen ba ti je ko yen tan ina ni yo gbadun eran yo je ko ntan mo sunkun kuro ni
5: eran o je ko tan
4: mo sunkun kuro ni ilu yen ni but igba ni o mo bi tele mi o fe wa bi bayi mi o ni paro fun yin sa tori mo ma
5: e fe wa bi
4: fe wa o mo so fun awon mi gan pe ibi te n lo yi e ma lo mo o but
5: kin lo de te fi fe wa kin lo de kin bayi le
4: mo so na ni pe a
5: won ma sogun
4: ma n poju pe boya ogun na se nbe emi na ba wo pe emi o ni tele won but awon mo ba ti bere owo lowo mi mo ma n fun won mo ma fun won pe kan lo mo gba to wa di pe kini yen se ninu school le meji ojo to wa jejo elekeji yen lo jejo idojuti gidi fun mi mo fa so fun awon mi pe loni yi ma tele yin lo mo se wa wa si bayi bo se wa di tan lati igba yen to mo yi tin lo ororo ati di bi mo se ba yin soro ogun oru ose mo
5: o toju o to su melo
4: o ti pe odun kan loni ge